Ọlọ́run ẹ la sátìrà mọ́ nínú ayé o kọ́ máa fi mí kọ́ bọ́dì gbẹ̀jú ti bá ìdé my body my body oh my lord wetin na go do with all this plenty money.